ti sẹ́ni ẹ̀wọ̀ ti ó sọ bí no wọ́n sọ bí no ó dáná sí o wọ́n dáná sí o ọ ti sáadá bẹ́ẹ̀ sẹ́wọ́n ní mi ká bọ́ mu ní èsì wa nọ ẹ̀sẹ̀ sáánù wọ̀ ti mami ká ẹ̀wọ̀ ọ sì ká ìfiri wọn máa fura bẹ́ẹ̀ mú ni ẹnẹ́ ká ìfiri àwọn tíṣọ́ àwọn kọ́ ọ̀ mú mìíràn bí mami ń sọ àwọn ìyàrá dúdú à ẹ̀ bọ́ wọ́.